0: É o. Number one. I say when you sing this song for America, then go wagba kwe ko ya to simu sina.
1: Oda. Ọlọ́run àánú adúpẹ́ fún rọ̀fẹ́ àtàlútàrí ìgbà ògo ni fún olúwa ló kọ ọ̀run. Kì í ṣe mímọ́ ṣe kì í ṣe agbára wa àánú la rí gbà.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn tó sọ jù wá lọ, àwọn tó da jù wá lọ, àwọn tó dẹ̀ lówó jù wá lọ, wọ́n ti kú, wọ́n ti lọ.
0: Ọ̀rọ̀ nù.
1: Àwọn dàdẹ̀ ní nǹkan kan, Ọlọ́run fàánú rẹ̀, ó fi gbà wá ojoojúmọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Adúpẹ́ fàánú tàrí ìgbà ògo ni fún olúwa ló kọ ọ̀run. Èyí tó kù tọ́dún yìí máa parí, èyí tó kù tọ̀sẹ̀ yìí máa parí, èyí tó kù tèmi yìí máa parí. Ọwọ́ ẹ̀ lọ́wọ́ o. Àánú la bẹ̀bẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà wa o, ẹ̀mí mímọ́ o, wá bá wa túṣe o. Àwọn ẹ̀ka ènìyàn, àwọn èèyàn búburú, ẹ̀mí mímọ́ bá wọn wí o. Olúwa wọn ọkọ̀ àwọn ẹ̀ka wọn ọmọ ẹ̀dá ànùyàn. Ẹ̀mí mímọ́ kí tùlúwa ìwà yìí ṣe fún wa o. Jẹ́ka báànú pàdé ibikíbi tá a bá wà, àtọmọ wa, àtọkọ wa, àti ebi àtàrà àtàwọn olólùfẹ́ wa gbogbo. Àánú la bẹ̀bẹ̀ fún. Olọ́run àánú jẹ́ ká àánú kó sọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí fún wa lórúkọ Jésù.
0: Àyìn yín
1: fàánú tá a rí gbà èyí tó kù lọ́jọ́ ti tòní. Ẹ fàánú gbà wá títí tó oṣù yìí parí. Ẹ̀mí mímọ́ ògo ni fún olúwa lókè ọ̀run. Ìyí tó kù tá a fẹ́ wọ inú lọ́jọ́ ọ̀la báyìí, ẹ̀mí mímọ́ fàánú rẹ gbà wá. Láti jí lẹ́wọ̀n àyè títí di àsìkò yìí, àrógùn ẹjọ́, àrógùn wàhálà, àrógùn ìdààmú. Ìdílé mi àwàláàfíà, ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Amu omi ọba wa lára mu, amu gàrí ọba wa lára mu. Àwọn kan wà tí wọ́n mu tí, tí wọ́n jẹ ẹyin lójoojúmọ́. Síbẹ̀síbẹ̀ ẹ̀jẹ̀ wọn tọ́ wọn pariwo. Ọlọ́run àánú làwa rí gbà ń tiwa. Olúwa ẹ ṣe. Ẹun tó ní àtúntò mi ní ẹnu ọ̀nà mi mo sọnù. Olúwa ẹ ṣe o,
0: ọmọ
1: ni olóko. Gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo iléeṣẹ́ yìí àfilé ẹ lọ́wọ́ olúwa jẹ́ kó máa gbòòrò sí. Gbogbo àwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀ olúwa gbé wọn ga. Wọ́n gbénú wa olúwa múnú wọn dùn. Gbogbo àwọn èèyàn gbogbo tí wọ́n rọ̀ wá lọ́wọ́ ẹ̀mí mọ́ múnú wọn dùn. Olúwa jẹ́ kí iṣẹ́ wọn jẹ́ kó máa gbòòrò sí. Àánú la bẹ̀bẹ̀ jẹ́ kí gbogbo akájọ́ rẹ̀ àánú gbà. Àánú la fẹ́. Àánú la fẹ́. Ìdààmú yìí tó kéré àti tó tóbi ẹ má jẹ́ kó wà sọ́nà ọ̀nà wa lórúkọ Jésù. Gbogbo àwọn èèyàn tí wọ́n wà láhàámọ́ ẹ̀mí mọ́ tú wọn lẹ̀. Olúwa tú wọn lẹ̀. Olúwa ẹ má jẹ́ ká fojú sunkún ọmọ o. Ẹ má jẹ́ ká fojú sunkún ọkọ o. Ẹ má jẹ́ ká fojú sunkún aya o. Gbogbo àwọn olólùfẹ́ wa ẹ má jẹ́ ká fojú sunkún ẹnìkan kan wa o.
0: Ẹ̀mí
1: mọ́ sàánú fún wa o.
0: Original now. I say na
1: Emma Carla mi je abi.
0: Emma worry emi anti a ma jo lo si America. So ye soro mi yo ninsin.
1: Emma pe oro ijile la wa ma ndu pelu.
0: I want to in fact ngba ba ya ma soro. Bo se wa na ni, bo se wa.
1: Everybody remember that
0: bro. Bagam then go here.